aṣalẹ o ṣe yẹn ò ní lè fọwọ́ ọmọ ènìyàn ṣèrántí ọjọ́ àti sùn fẹ́ sọ sáyé. Jump, hey, boy.